ọjọ́ ẹdí ẹ̀nà yẹ wù ha o ẹdí ẹ̀nà yẹ wù sùn náà nkà yẹ kẹ́ nípẹ́ mú mọ̀ ọ̀pọ̀lọpọ̀ a náà nkà wọ́n yìí nà sẹ́nẹ̀ mi àná sẹ́ yẹ kẹ́ nípẹ́ mú àrẹ̀tọ̀fọ̀ a náà nkà wọ́n yìí kúrẹ́ nà bẹ́ dì mẹ́tù sùn náà sọ̀sọ̀ ẹ̀dẹ́ ní ẹ̀rọ àti ayẹ́ni káwọn kúmọ̀ tún wù yẹn